ẹni náà nsá sọ ọbọ sáyé na yẹsi ẹnu nu na àwọn àti àyẹsẹ yẹsi sọ nu nu ẹnkọfọ bi gyina òbí sasẹ abirantí ayẹ kọ ni yàtí sẹ ẹsẹ ọbọ sáyé na bọbọ ni ẹkọ sọnà na ọbọ fún obi fi wọn ti bẹ kẹjọ nsẹ hẹ adé na mo rí àti àti fọ wọn fún mi ní ọmọ yẹn sọ yẹ wọn fún ọ sọ ni òní à luka sẹmpa ti ẹbi ẹnu náà yẹ ẹsẹ sẹ ẹjọ sí mi ẹnu ẹkọ fún mi nsí ẹnu. I want to grab your signal. Oh, yeah, I'm so happy.